ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó dìde kó dìde.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Mo dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí ìlú ni o ò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkólọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹn a máa bá mi kà á pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrìnlẹ̀ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn ń bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni ó wí fún wọn pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ yes wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ yes ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá èmi nìyí bẹ́ẹ̀mi lẹ bá ń wá ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ a fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ ìdí ni pé ẹni tá a fojú jọ ẹni tẹ̀mí ṣèmílé ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣèmílé.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ohun tá a dẹ̀ fi ṣe mí lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ dẹ̀ wojú tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì pé sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ káyé wọn

0: ẹjẹ́ àmọ́ nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ orí ilẹ̀ táwà dúró sí ẹni tá a dúró tì olọ́lọ́hun láì dẹ̀ pẹ́ rárá sà mọ́ láì pẹ́ rárá ibi yìí máa di ọjà àgbáyé ètò ọlọ́run nìyẹn kò sẹ́ni tí wọ́n kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé ana nínú ayé sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tàn pátápátá láyé rẹ̀ ẹ̀gàn máa tán àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run a ní ìdí agbára ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tó bá ṣe pé mẹ́lẹ̀ ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá gbogbo àwọn tó dúró ìpátá ẹjẹ́ wọn máa lọ o sẹ́ẹ̀rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹjẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé bẹ́ẹ̀ òkú ọmọ ló bí kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ sà ìjọba ìmọ̀ tí wọ́n bá dá ẹnìkan dúró tó ṣe pàtàkì níbi iṣẹ́ nínú ìjọ tó wà kò dẹ̀ ríṣẹ́ míì ó di liability sí wọ̀ gan lọ́rùn a jẹ́ pé wọ́n ń wá ọ náà fi ń ṣẹ́gi ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ ẹ̀yin màmá àti bàbá àwọn tí ń wá yín ẹ̀yin irú àwọn ogun tí wọ́n ń gbé ti àwọn ọmọ ẹlòmíì dá lọ́dọ̀ ọlọ́run tó gbà alẹ́ ti mọ́ bí obìnrin ṣùgbọ́n ọkọ̀ òṣùwọ̀n nítorí wípé ẹni tí wọ́n ń wá ló múra kankan kan yẹn wọ́n dẹ̀ ṣe pàtàkì kẹ́ni kọ̀ọ̀kan múra gan-an nígbà tí mo bá ń pe àdúrà agbára la ní ìdìsà gbágbára bá dé àwọn tó ń pàtẹ́wọ́ ní kọ̀ọ̀kọ̀ tó ń sọ kójú fẹ́ ti wà náà wọ́n padà jọyìn wa ni torí wọn ó rí ọwọ́ ta ni o ọwọ́ ọlọ́run lára wa yes ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi ẹ má ṣe gbàgbé pé lẹ́yìn tí wọ́n ti mú jésù olúwa tí wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ tán wọ́n ti gbà pọ̀ parí nù ṣùgbọ́n ìyanu ló jẹ́ ọba àwọn ọba lákòókò tẹ́nìkankan ọ̀fọ́kàn sí ọba àwọn ọba jí dìde ńlẹ̀ àdìtú olódùmarè iṣẹ́ àwọn àpòsílẹ̀ lórí kẹ́ni ńbẹ̀ yẹn ẹ kà á wàràwàrà láti ẹsẹ̀ ìkẹsàn a tọ̀ pàpọ̀ sí bí wọ́n ti ń wo agbé sókè àwọ̀ sànmọ́gbà jésù kúrò lójú àwọn oníyẹ̀yẹ́ tó ń wò ó bí wọ́n ti tẹ́jú mọ́ ojú ọ̀run yes bó ti re òkè kíyèsí wọ́n dúró létí ọ̀dọ̀ wọn kí ló dé tẹ fi dúró tẹ ń wòkè jésù náà yìí hallelujah hallelujah gbogbo àwọn olùsọ tí wọn ní wọn mọ sọ ọba àwọn ọba ìgbà tí ọba àwọn ọba yóò jí dìde ńlẹ níṣẹ làwọn gan síbẹ ọ̀tá tó ń sọ yóò gan mọ̀dọ̀ ẹ̀fẹ́ kámi yẹn lágbára o mo ní ọ̀tá tó ń sọ tó ń wá bóun ó ti ṣe ọ sí ó máa gan so a ní ìdí agbára jésù nígbà òpin yìí nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan nínú ìwé mátíù ní orí ogún ó lé mẹjọ.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Everyone's okay. It's sort of giddy. Benny. Later on. O yí òkúta kúrò náà lẹ́nu ọ̀nà ó jókòó lé wọ́n wá rìrì ó tó ẹ̀rù tí ń bẹ lára jésù olúwa bá a bá ṣègbàgbọ́ dáadáa eru yen lo ye ko wa lara wa sa ninu we juanu ni ori kerin la nbe lati se kejila oni looto ni mo wi fun yin eni kenin to ba gba mi ko iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi nlo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi ni a ki ise eniyan lasan e ja gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma jeri si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon ti an kora awon jo bi judas bi nkan kan toro na lo ma gbogbo e ori oke bi ti jesu lo ma nfara mo ibi to gbe ma gbadura o je won o mo bi be ba fe mu eje nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri ko mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima afẹ beere fun agbara olohun tori pe lọwọ jesu oluwa nikan so la so pe gbogbo agba laye ati lorun nibo lo wa owo jesu nikan lo wa do de se ni kankan ta asemele ju jesu yen lo o se pataki o eni kokan wa la godo mura dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wipe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbi pan dan won yo mi wo bayi ori trista ti mi na wa yen mo fori gbadura mo fori gbadura ojiji gbogbo gba ti won yen bayen ninu ifidi fo ni bayen ba mi sugbon gba ti mo ji dede bi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa nso fun mi pe ah iwo ko na yin ban jesu oluwa na yin ni ban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si ni yen iru eyun le lo me pariwo ye o si tan nitori pe ipon ti ota yin si won oba agbara jesu lara won gbogbo eyan lo je pe ipon to ba won ni ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo okitele won ti ja wale ipon pe si ti ba won awon miran ipon okunrun ba won won ri bi ita ti jo mo alaafia awon o to nkan mo awon kan ipon iye meji ba won gan ba de bi adua kaka ti an po kan po kan ma se daada emi yo ma so fun pe ibo lo bi adua kala na ti o gba pe ti o lo njeta e ba adua to ngan ti ego na je le lo ke lo wa mu bo iru awon fa yen la fe ki agbara jesu oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu agogo die ye ino menu se yen akorin ye ti korin daada be ti na ye o ti to gbogbo to ni o tori awon eniyan ti an fe ba yin ti an le yin bo leyin eyin leyin ori won ba ji ngo kiki aye fele ta ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to level kan to n sise ta won eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro ko si ti o le sele emi le fi gbogbo enu so fun yin wipe lakoko ta de yi ninu ijo apostle ti Christi oluwa ti gba ogo mo loluwa gogo so fe to wa legbe re pe oluwa ti gogo laye mi o soro soke o.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe bi e lile fun won ke se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe beere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke beere bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo n to da laye re pata lọlọrun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife Olorun. Hallelujah. Eba nki dada.
2: Hallelujah.

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ ẹ gba agbára ọlọ́run kẹ ẹ lè ti tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láì fo ẹ̀ lọ́lọ́ yẹn òtọ́ lẹ̀ ń gbọ́ ntọ́ báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tẹ́ni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú bá wọ̀nyẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́ lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọga ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọga èèyàn mẹ́rin inú àmẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó yóò gbì báàgì yóò máa bá tiẹ̀ lọ bá agbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tù lẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rí eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá oúnjẹ á ní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ yẹn ní o tún kọ ẹ dìjú yẹn dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: Olúwa fún wa lórí ọ̀fẹ́.
1: Lord, give me the grace.
0: Ẹ̀yin bàbá ìgbàdúrà.
1: Our fathers, please pray.
0: Ẹ̀kọ́ ńlá ni a gbọ́ yó.
1: This is a great teaching.
0: Kí ẹni tó ni ayé àti ọ̀run kó ràn wá lọ́wọ́.
1: The owner of the universe to help us.
0: Kí a lè ṣe bí ó ti fẹ́.
1: To do according to his will.
0: Kí a bá lè parí dáadáa.
1: For us to finish well.
0: Ọlọ́run ọgbọ́n àdúrà ní orúkọ Jésù Kristì Olúwa àti Olúbalá wa.
1: In Jesus' name alone.
0: Ẹ̀yin bàbá ìṣàmì o.
1: Our fathers say amen.
0: Àwọn náà kọ́lá ìfọ́nà ìdè lọ.
1: A pẹ́ bàbá wa nínú Olúwa.
0: To pray for us concerning the election and election.
1: Láti gbàdúrà fún wa lórí ẹ̀kọ́ ìyà àti olùkọ́ wa.
0: Prophet Abbas Arabambi. Wo fún ìtura for Christ.
1: Ẹ pàtẹ́ ọ fún Jésù.
0: In the life of our father.
1: Nínú ayé àwọn bàbá wa.
0: You can do more than that.
1: Ẹ lè ṣubọ́ ìṣojú báyìí lọ.
0: Thank you, God bless you. Ọ̀ṣọ́ púpọ̀. Ní orúkọ Jésù Kristì. Ẹ lè ṣojú báyìí lọ. Ní orúkọ Jésù Kristì. Ní orúkọ Jésù Kristì, ayé ayé ọlọ́run lẹ́nu, a fẹ́ fún orí ọ̀fẹ́ àti àánú tó fún fún wa láti gbọ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀ èyí tí a gbọ́ yìí. Ọjọ́ ni fún orúkọ rẹ mú. Ní orúkọ Jésù Kristì, olóògbé ọ̀pẹ́gbẹ́ ọ̀rọ̀. Gbogbo wa pátá ká kún fún ìmí nínú. Mo rí pé ní orúkọ Jésù Kristì, ẹ gbọ́ ìmí nínú. Àwọn apọ́sítẹ́lì. Ibé olùrọ̀ wa Jésù Kristì ń títí di àkókò yìí. Wọ́n yóò wá fi ìjọba fún wa. Orí kìí ṣe ti ní láti mú ìgbà àti àkókò. Tí Olúwa ti mú un nípa ìmú àti kàwé rẹ̀. Ìṣe àwọn apọ́sítẹ́lì orí kìíní ẹsẹ̀ kẹfà sí ìkọlù wa. Ní orúkọ Jésù Kristì, ó ní ṣùgbọ́n ìlú gba ọ̀rọ̀ nínú. Ẹ ń gba agbára nígbà tí ẹ̀mí ní balẹ̀ yìí. Ẹ ń sì máa ṣe ẹlẹ́rìí ní Judea. Ní Jerusalem, ní Judea, ní Samaria àti Tílé Ẹ̀kọ́ ayé. Dábàá àwọn ọmọ ẹsẹ̀ ẹlẹ́rìí Jésù Kristì káàkiri gbogbo àgbáyé. Bí ìyẹn gbọ́rọ̀ kí ìjọ sì ní gbèrò. Orí wa ń mú kí àwọn òkú fún ìlú nínú ọrùn. Ìfúnni the power of Holy Spirit. And dying in the power of Holy Spirit. As I told you, our ministry, our church will never be the same again. In Jesus Christ's name.
1: A round of applause for Jesus.
2: Engineer, peace. This thing is disturbing us. Ejájó pẹ̀ yín, bàbá.
0: Let's be seated.
2: Lórúkọ Jésù yóò dára fún wa o.
0: In Jesus' name, shall be all over.
2: Wọ́n ní kí a tọ́jú àwọn ẹrù wa dáadáa, ó lè sí níbí rárá.
0: We are told to keep our luggage. There is no thief amongst us.
2: Àwùjọ àwa ọmọ náà la wà yóò.
0: We are in the midst of the children of God.
2: Ṣùgbọ́n tọ́jú ẹrù ẹ o.
0: But keep your luggage.
2: Tó bá ti ń paná ojú kan ni kó máa là kan o.
0: As you are closing one eye, you open another one.
2: A wà ní abẹ́ ààbò Olódùmarè.
0: We are under the guidance of the God.
2: Ara tí mo sọ rèé, wọ́n rí owó yìí lẹ̀ báyìí, àmẹ́ni tó ní tó bá pẹ́ yìí ni ẹ wá gbà á.
0: This is what I'm saying. This money was found on the ground.
2: 2001 ni wọ́n rí ilẹ̀ wọ́n ní wàá
0: pọ̀. If it's for you, come and claim it.
2: Tó bá pẹ́ yìí ni kẹ́ wá gbowó yìí o.
0: If it's for you, come and claim it.

0: wọ́n ní ká fa ní ìṣẹ́jú bí márùn sí kí àwọn ṣàfikún ewé ẹ jáde káàkiri káàkiri.
1: Ẹjọ́ ìwé yẹn sì kú o.
2: Police.
0: We still have many of the copies of the book.
1: Please. Ọ́sẹ̀s. Ẹjọ́ Pastor Ládẹ́jọ́ àwọn tó wà bẹ́ẹ̀ yẹn jọ ẹgbẹ́ kan gbé wọn àwọn ẹbí mi.
2: Praise the Lord.
1: Everybody here must get a copy. Ẹnì kọ̀ọ̀kan wa ló gbọ́dọ̀ rí ó sì kún bí o ó tún kún ní ilé.
0: We still have many copies of the book.
1: Àwọn ọ́sàs gba.
0: We are in the ọ́sàs. Wọ́n ní aṣọ ní ọ̀pọ̀lọpọ̀ owó yẹn.
1: Ọ́sàs kan ló gbé bọ́ǹdù kan yóò.
0: Come here. Aṣọ́nà tó gbé lè dání wọ́n ní ẹ máa bọ̀ bí.

0: answer our prayer, Lord, in mighty name of Jesus.
1: Àwọn àdúrà wa wọ̀nyí ní orúkọ Jésù Kristì.
0: I want to call upon Lord.
1: Mo fẹ́ pe àwọn bàbá wa nínú Olúwa.
0: To come and pray over the power of Jesus.
1: Láti wá gbàdúrà lórí ọ̀rọ̀ Ọlọ́run tó lágbára
0: yìí. Pastor, Prophet, Ọlárẹ̀wájú, Chairman, Olúyanrìn, Ìbàdàn.
1: Olùṣọ́ àgùntàn àti wòlíì, bàbá wa Ọlárẹ̀wájú láti Oníyanrìn.
0: We pray together for the Lord.
1: Ẹ jẹ́ àpàtọ́wọ́ wa fún Jésù.
0: Our Father is coming.
1: Àwọn bàbá wa ti ń bọ̀ níwájú.

0: You're listening to Apostolic Film Radio, reaching the world with the message of Christ.
1: Fún ìjọ apostolic Christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa, prophet Ogunrinde, àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó jókòó kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àrìnà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkó lọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹ àwọn bá mi ka pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀. Yes, ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa mi ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ. Ẹni tẹ́mi sinmi lé. Ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ ń bí sinmi lé. Ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé. Ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé. Òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá bọ̀. Bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè. Tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ń ṣe bẹ̀. Ẹ lọ kaye wọn. Ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì Ọlọ́run. Láìdẹ̀pẹ́ rárá sà mọ̀. Láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sarah. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o.
1: This is Apostolic Flame Radio reaching the world with the message of Christ.
0: Yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ a sọ fún wọn pé tó bá ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà. Ntoba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa. Ko de ri ise mi. O di liability si wo gan Olorun. A je pe won wa o na n fi ise ki egbegbe odo re. Eyin mama ati baba awon ti n wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo. Elomi da lodo Olorun to gba le ti mo bi obirin gba oko osun. Nitori wi pe eni ti won wa lo mura kankan kan ye. What is she pataki? Can you call Kamuragan? Never to move on to your bar. Abara lani disa. Barbara bade. I want to unpack a warning or cotton so good you bet you wanna. More bad I join Wani. Tori mo your war tani o. Or war lone larawa. Yes. Go to your cell any. Nates, you want your romi. Am I sick at be? Be. Lẹyìn ti won ti mu Jesu Oluwa tan ti palẹ re matan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je nikan kan ofo kan si oba awon oba jidide nle adi ti olodumare ise awon apostle lori kini nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su eh mi a tin wo a gbe soke awo samon gba Jesu kuro loju awon oniyeye to nwo eh eh bi a ti tejuma oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha eh you know that if you do that walking eh yes una yi eh eh eh hallelujah hallelujah gbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nse la won gan sibe ota to nso yo gan mo le be ka mi yin lagbara o mo ni ota to nso to nwa bohun o ti se o si o ma gan so ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawe eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 eh eh everyone's okay. It's sort of giddy. Uh-huh. Uh-huh. Benny. Uh-huh. Eh. Eh. Later on. Oh, you put a go now, Lenona. Oh, you go late. Uh-huh. Uh-huh. One worry. Oto eru tin be lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kere la nbe lati se kejila o ni lo to ni mo wi fun eni keni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to to bi du won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi a ki se eniyan lasan e je an gbadura bi eni ti ki se eniyan lasan tori a fe ma lo ka ma pada keni ko kan wa ma je ri si agbara ta ni o agbara Olorun.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Duro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma fara mo ibi to gbe ma gbadura o je won o mo bi be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun koni jima a fe bere fun agbara Olorun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati Olorun ni bo lo wa owo Jesu nikan lo wa. Do the same thing, ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe pada ni won yo mi wu ba won yo mi wu ba won yo mi wu ba ori ti sta ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa nso fun mi pe iwo ko na yin nban Jesu Oluwa na yin nban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si niyan iru eyun le lo mi pariwo ye mo si tan nitori pe ipan ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipan to ba won ni ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo ki tele won ti ja wale ipan pe si ti ba won awon miran ipan okunrun ba won won ri bi ita ti jo mo alaafia won o to nkan mo awon kan ipan iye meji ba won gan ba de bi adua kaka kan po kan po kan ma se daada emi yo ma so fun pe ipan lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba adua to nkan ti egbona je le lo ke lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ku lara wa gba ti mo ba fe amu bo iru awon fa yen la fe ki agbara

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tuntun tó padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítọ́ báyìí mú tí wọ́n báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tí wọ́n ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú bá wọ̀nyẹn kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin inú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan sùn ẹnìkan wò ta ẹnìkan lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yóò máa bá tiẹ̀ lọ gbàgbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí ò àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ ti à ní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀ nìmọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé n tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní kòríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ ẹni ó tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

0: ọgá ẹ múra dáadáa o ibi tá a lọ kà yẹn tẹ bá délé ẹ lọ jókòó tì dáadáa ẹyin tí ẹ jẹ ránṣẹ ọlọrun ọlọrun kan fún wa lórí ọfẹ aṣọ tẹmí wọyí orí ọfẹ àwọn akọrin orí ọfẹ ìbá ṣe pé jésù olúwa wọṣọ kan tó yàtọ kò ní ìdí kí wọn sọ pé ta lè wá ó yẹ kí wọn faṣọ dànù. Ó yẹ kó fàlà kan sára sọ rẹ̀ tí wọ́n èèmọ̀ pé ọkùnrin lánà ṣe ló wá kúrèjì pẹ̀lú gbogbo àwọn èèyàn yẹn ṣùgbọ́n iná ń bẹ lára ẹ̀. Yes, kò sí nǹkan kan tó kan ọlọ́run nípa kò tó dé tàbí nǹkan kan ní tó ṣe pàtàkì fún ọ ni pé ọ gbàgbára ọlọ́run. Bó o bá gbàgbára ọlọ́run tó o bá wọ sí gílẹ́ẹ̀tì àwọn èèyàn yóò mọ̀ pé ọkùnrin ló wọlé dé. Ó ṣe pàtàkì o. Ọkùnrin kan jó ní ìta ẹ̀jẹ̀ ń sọ ọmọ ìjọ lẹ́kọ̀ọ́ bẹ́yẹn. Àdúgbò mi tí mo ti mọ dáadáa ní Bàríkà Abúlé bẹ́yẹn tó bá ń bọ̀ wá síbi ìsọjí ẹ̀jẹ̀ mọ̀ pé kìkì pọ̀ ṣúẹ́tà kulú báyìí òun náà ló máa wọ̀. Mo wá ń sọ fáwọn èèyàn mo ní kí a ní ìsọkùnrin yìí. Ìtọ́wọ̀ lánàá náà rí náà lọ́wọ́ ń jẹta náà lọ́wọ́ ń jẹrin.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Bó ti gba máìkì lọ́jọ́ náà, ó ní bí ẹ̀wù táwa ti ẹ̀wọ̀ ò ti ẹ̀ ní lá lójú àwọn kan. Ẹ wo mo lè tọ̀ lẹ́ẹ̀mejì. Ó ní bí ìdúró wa ò ti ẹ̀jọ àwọn kan lójú. Ó ní Ọlọ́run dá wa mọ̀. Ẹ wo kó tó sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú bíi mẹ́wàá. Iná ti bọ́ọ̀lẹ̀ èmi náà tún padà lọ ní ogún kan pé tó lárí jèmi o bàbá onísìngílẹ̀tì yìí o lárí jèmi o wọ́n fẹ́ kẹ́ ẹgbàgbé ń tẹ́ ẹ jẹ́ bí tí mo lọ nìyẹn ẹgbàgbé nǹkan tẹ́ ẹ jẹ́ báyìí ló bá ṣe pé aṣọ lóró bí obìnrin bó bá so pa ni nítorí pé bí àbá jẹ wá gbé láyé wọn ó béèrè pé níbo ni jésù wà wọn á máa bi wá léèrè bí tó bá sọ pé ìyá àdìọ́ gbé kó lé ilé ọba. Ṣé Jésù rẹ ti kun ni? Wọ́n máa bí á léèrè. Ó ṣe pàtàkì. Ẹ jẹ́ tó kọrin lẹ́ẹ̀kan sí.

0: ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is not an easy thing.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà kẹta.